Aki gbogbo awọ ọmọ Indigenous Yoruba people ti orilẹ-ede Democratic Republic of Yoruba. Gbogbo apatapata laki. Aku ilosiwaju ipalẹmọ ni gbigba ohun ẹtọ awọ ọmọ alade kuro ni abẹ amunisin eyi ti a mọ si Nigeria ti o kin ṣe orilẹ-ede. Aki gbogbo awọn akogun wa patapata, awọn to duro lati ri pe ohun to jẹ ẹtọ awọn ọmọ alade wọn gba pada. Labẹ akoso awọn amunisin eyi ti a mọ si Nigeria ti o kin ṣe orilẹ-ede ti o de le jẹ orilẹ-ede. Aki gbogbo alẹkan si. Ni wakati yi anika ba wa sọrọ lori ohun ti government eyi ti a mọ si ede oko eru jẹ ti awọn ọmọ Yoruba mọ si adari iṣẹ ẹni. Ṣugbọn ti awọn onigẹẹsi n pe ni government ohun to tumọ si ohun to jẹ ni ede wa ni alaye ti wa. Ni akọkọ, kò sí ohun tó ń jẹ́ government. Ohun tí government túmọ̀ sí ní èdè àwa ọmọ Indigenous Yoruba people tó lẹ́dẹ̀ Democratic Republic of the Yoruba, ó jẹ́ ìṣe àwa ọmọ orílẹ̀-èdè yẹn, àwa ọmọ onílùú tí a mọ̀ sí Indigenous. Òun ni a mọ̀ sí ìṣe adarí ẹni. Èyí tó túmọ̀ sí wípé a lè darí ara wa. Àwọn ọmọ Indigenous Yoruba people. Bẹ́ẹ̀ náà sì ni a sì ní àṣẹ láti yan ẹni tí ó lè darí ara wa fún ara wa. Èyí tí túmọ̀ sí wípé yíyan ara ẹni láti ṣojú orílẹ̀-èdè àbí àwọn ẹ̀yà orílẹ̀-èdè tí àwọn ènìyàn wà ní orí rẹ̀. Ohun tí adarí náà túmọ̀ sí là ń ṣàlàyé fún àwọn ọmọládé. Nítorí kò ní nítumọ̀ tí gbogbo wa bá kóra jọ ka ní a fẹ́ ṣe aṣojú. Kí gbogbo wa ṣojú orílẹ̀-èdè kan, ṣùgbọ́n a láti yan ara ẹni láti lè mójútó gbogbo ìṣe àṣà ìlọsíwájú nípa orílẹ̀-èdè náà. Èyí ni àwọn onígẹ̀ẹ́sì ń pè ní government. A rò pé ó ń yé wa. Ṣùgbọ́n ní èdè Yorùbá, ní èdè tiwantiwa ti Democratic Republic of Yorùbá, aṣojú orílẹ̀-èdè, aṣojú àwọn ọmọ orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá. Òun ni government jẹ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní agbára kankan ní láti lè máa jẹ gàba ní orílẹ̀-èdè tí wọ́n bá yàn wọ́n sí. Torí wípé kí ni àwọn ọmọ onílùú tó yan wọ́n síbẹ̀ ló ní ẹ̀tọ́ agbára láti sọ ohun tán fẹ́ kan ṣe fún wọn. Torí pé kí ni wọ́n ran wọn níṣẹ́ ni aṣojú náà jẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń san owó iṣẹ́ fún wọn. Ohun tí aráàlú bá fẹ́ òun ni wọ́n gbọ́dọ̀ ṣe. Ọmọ aládé. Iṣẹ́ yìí yí padà nígbà tí àwọn amúnisìn dé sí orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá ti Democratic Republic of Yorùbá lóde ìní. Lásìkò ìgbà tí àwọn amúnisìn dé, ìṣe tí wọ́n gbé dé láti gba adarí orílẹ̀-èdè kúrò lọ́wọ́ àwọn lọ́ba-lọ́ba lásìkò ìgbà yẹn. Wọ́n ṣe àǹfààní yìí fún àǹfààní ara wọn láti lè máa jẹ gàba, láti lè máa darí àwọn ọmọ orílẹ̀-èdè ti Yorùbá láyé ìgbà ẹ̀yìn tí a mọ̀ sí Democratic Republic of Yorùbá láyé ìsìnyí. Níṣe ni wọ́n yàn nínú àwọn ẹ̀yà ọmọ aládé èyí tí wọ́n mọ̀ pé ojú wọn ò dúró sójú kan tó jẹ́ pé láti máa jẹ ohun tí òun ṣe ti wọn, láti máa gba ohun tí òun ṣe ti wọn, àwọn ni wọ́n yàn sọ́tọ̀ láti kó wọn sínú ẹgbẹ́ òkùnkùn, láti lè ṣe àdéhùn pẹ̀lú wọn, láti rí pé gbogbo ohun tó ń bá sọ níkọ̀kọ̀ awo ìmúlẹ̀ wọn ò gbọdọ̀ sọ jáde. Èyí túmọ̀ sí ohun tó ń fi pera wọn ní adarí orílẹ̀-èdè nígbà yẹn tó jẹ́ pé ìṣe láti kó àwọn èèyàn ní oko ẹrú tán káwọn bàbá wa lóko ẹrú láyé ìgbà yẹn òun náà ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe títí di àsìkò tá à ń sọ yìí náà. Níṣe ìṣe yìí ni ó bẹ̀rẹ̀ ìṣe oko ẹrú tí àwọn amúnisìn gbédé tí wọ́n fi gba agbára lọ́wọ́ àwọn lọ́ba-lọ́ba àwọn ọ̀bàyẹ́jẹ́ tí wọ́n fi gba tagbára kúrò lọ́wọ́ wọn tí wọ́n gbé èyí tí a mọ̀ sí government tán gbé sí wọn lọ́wọ́. Wọ́n gba agbára kúrò lọ́wọ́ àwọn lọ́ba-lọ́ba. Tó wá túmọ̀ sí wípé àwọn aráàlú níṣe ni wọ́n ń wò pé kí ló ń ṣẹlẹ̀ torí pé wọ́n rí pé àwọn amúnisìn bẹ̀rẹ̀ sí ń ti àwọn lọ́ba-lọ́ba wọn mọ́lé. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gba agbára lọ́wọ́ wọn. Wọ́n gba èyí tó wà lọ́wọ́ wọn kúrò wọ́n wá gbé tuntun fún wọn èyí tí a mọ̀ sí government lóde òní. Níṣe ni ìṣe yìí mú ìbẹ̀rù ba àwọn aráàlú. Àwọn tí aráàlú ń wò ni pé wọ́n ní agbára. Wọ́n wá dẹni tí ò ní agbára mọ́ nígbà tó ń rí àjèjì tó bẹ̀rẹ̀ sí ń kó àwọn lọ́ba-lọ́ba wọn tó ń kó wọn lẹ́rú tó ń kó wọn sí àtìmọ́lé. Ṣé a wá rí àwọn ọmọ aládé
ibi ti ibẹru ti bẹrẹ si n ko ba awọn ọmọ Yoruba. Awọn to n jẹ gaba to jẹ awọn lọba lọba lọba ye jẹ ti wọn ta eru ti wọn ta awọn eyin wọn lẹru si Brazil ati gbogbo oke okun laye igba ni o wa de n ta awọn na wa deru labẹ awọn amunisin. Ibẹru yii wa pọ tori wepe ni awọn amunisin mọ wepe bi a ba ko awọn eyan wọn lẹru paapaa julọ lawọn lọba lọba wọn gan awọn eyan wọn gan wa ma bẹrẹ si ma bẹru wọn tori wọn mọ iru ibẹru ti wọn ni si awọn ọba ye jẹ laye igba yẹn. So idi eyi ibi ti ibẹru ti bẹrẹ si mu awọn ọmọlade niyẹn titi di wakati ibẹru yii liyan ni ka ọmọlade kini ka mu kuro ka mọ ibi to ti bẹrẹ ka de mọ ibi ti a ti mu leti ti a ti mu bọ. Ise gbigba agbara lọwọ awọn ọba ye jẹ oun ni awọn onigẹẹsi n pe ni indirect ruling eyi to tumọ si wipe awọn ọmọ ẹya Yoruba awọn amunisin a gbe awọn ọba ye jẹ siwaju. Ṣùgbọ́n o àwọn ló wà lẹ́yìn tí wọ́n ń tẹ bọ́tìnì tí wọ́n ń sọ bó ṣe fẹ́ kó rí tí wọ́n ń sọ bó ṣe fẹ́ kó ṣe máa lọ. Ọ̀nà yìí ni wọ́n fi gbé ìgbékalẹ̀ láti kó àwọn ọmọ aládé lẹ́rù rèé láti rí pé àwọn á ṣe ohun tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà làwọn á ṣe padà wá láti wá gba gbogbo ohun ní àwọn aládé. Ìgbékalẹ̀ tó ń gbé kalẹ̀ ní ayé ìgbà yẹn kò yàtọ̀ torí àwọn amúnisìn mọ tó ń ṣe láti rí pé wọ́n pa gbogbo àwọn ìran ọmọ Yorùbá aládé kan pa wọ́n run pátápátá ni torí wọ́n mọ orí ẹ̀yà tá a jẹ́ ní gbogbo àwọn aláwọ̀ dúdú pátápátá. Wọ́n mọ̀ wá ní gbogbo ibi bẹ́ẹ̀ ni orúkọ wa wà ní gbogbo ibi. Wọ́n mọ̀ wípé táwọn bá mú abalẹ̀ kò tún sí àwọ̀ aláwọ̀ dúdú kan tó lè dẹ ojú tó àwọn mọ́ àfi tán bá kọ́kọ́ mú àwọn aládé padà. Ṣùgbọ́n o wọ́n láti lo àwọn tí àwọ̀ aládé ń wò bí àwọn aṣojú wa tó yẹ pé wọn kì í ṣaṣojú tó yẹ pé irinṣẹ́ náà jẹ́ tó yẹ pé àwọn ló ń ṣiṣẹ́ fún amúnisìn títí di wákàtí yìí. Bàbá sì wò ó dáadáa bàbá rí ẹni tí àwọn kan á máa bẹ̀rù ṣùgbọ́n lójijì ni agbára ìbẹ̀rù yẹn kúrò sí ọwọ́ ẹlòmíì tó wá gbagbá lọ́wọ́ wọn. Ẹjọ́ àwọn tó bá ń wo àwọn wọ̀nyí èwo náà máa bẹ̀rù jù ṣé kò ń ṣe ẹni tó wá kó wọn lẹ́rú náà máa bẹ̀rù jù ni? Bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù yìí ló wà o. Òun gangan làwọn amúnisìn fi ṣe ìgbékalẹ̀ fún wọn tí wọ́n fi ń pè lórílẹ̀-èdè ní Nàìjíríà yẹn tá a fi ní pé kò sí ọ̀nà kankan níbẹ̀ torí pé kí ni ohun tó ń gbé kalẹ̀ ìpinnu wọn ohun pláàni wọn ìlọsíwájú wọn ni pé káwọn máa jẹ gàba lọ ni kó má sí ẹ̀dá ọmọ Yorùbá kankan lórílẹ̀-èdè wọn mọ́. Ara ìdí pàtàkì tí wọ́n fi gbé ìṣe gọ́fmẹ̀ntì ara wọn wá nìyẹn láti gba ti ọwọ́ àwọn ọmọládé. Bẹ́ẹ̀ náà ni ohun tí Macaulay sọ ní 1835 pé a máa gba tọwọ́ wọn a máa gbé mì fún wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o. Wọ́n láti gba tọwọ́ àwọn àwa ọmọ indigenous Yorùbá people láti gbé tiwọn wá fún wa. Òun ni a mọ̀ léni sí gọ́fmẹ̀ntì. Ṣé ẹ rí bẹ́ẹ̀ òun láti ṣàlàyé fún alákọ̀ọ́kọ́ pé ohun tó túmọ̀ sí ó jẹ́ ìṣe adarí ara ẹni. Ṣùgbọ́n àwọn tó wá tán kó àwọn ọba yẹn jẹ́ lẹ́rú torí wọ́n rí pé wọ́n ń kó ẹrú wọ́n dẹ̀ ń ta ẹrú wọ́n dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n ń ta ara wọn làwọn ọba yẹn jẹ́ náà fi ní àwọn átàyè tó wọ́n bá lè tà fún àwọn amúnisìn. Amúnisìn náà rò pé ọ̀nà yìí ó da láti lè kó àwọn èèyàn wọn lẹ́rú làwọn náà bá ti lọ gbé tuntun wọn bá gba tọwọ́ wọn lọ́wọ́ gbé tuntun fún wọn. Àmìṣe bá bùṣe o àwọn aládé ṣé à ń rí bí ìbẹ̀rù ṣe bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ ẹni tí Elédùmarè rán sí àwọn ọmọládé màmá Mrs. Modúpẹ́ Onítìrì Abiola pé ìbẹ̀rù ti dópin o. Àwọn ọmọládé a ti ṣetán láti gba ohun tó jẹ́ ohun ìní wa tí a mọ̀ sí process of possession. A ti mọ ohun tí adarí jẹ́ a ti mọ̀ wípé adarí jẹ́ ẹni tó ń mójútó agbègbè orílẹ̀-èdè ẹ̀yà àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè kan àbá àwọn ẹ̀yà orí ibẹ̀. Ohun tí adarí jẹ́ nìyẹn ẹni tí wọ́n bẹ̀ níṣẹ́ tí wọ́n rán níṣẹ́ láti lè mójútó gbogbo ohun ní ara ẹni yálà resources ni land ni property ni gbogbo ohun ká bá pé gbogbo ẹ̀ pátápátá ló jẹ́ tàwọn aládé. Òun la fi ní possession of our possession láti gba ohun ìní wa lọ́wọ́ àwọn amúnisìn lọ́wọ́ àwọn irinṣẹ́ amúnisìn. Ó ṣe pàtàkì ó ṣe kókó torí tá bá ti mọ òtúmọ̀ ohun tá a jẹ́ a lè mọ̀ wípé government tí àwọn kan fi ń dẹ̀rù bà wá tí wọ́n ń fi ọlọ́pàá tí wọ́n fi nkankan dẹ̀rù bà wá yẹn abẹ́ irinṣẹ́ tó ń fi kó wọn lóko ẹrú òun náà ṣì wà tó ń lò tí ò dẹ̀ jẹ́ ohun tó túmọ̀ sí tá bá ti mọ ohun tí government túmọ̀ sí tó jẹ́ túmọ̀ sí pé ìṣe adarí ara ẹni láti ọwọ́ àwọn ọmọ onílùú ọmọ nílẹ̀ èyí tó jẹ́ pé wọ́n ní sovereign rights sovereign people. Àwọn ló ní ìbẹ̀lẹ̀ ti máa yàn wọ́n láti yan tó máa ṣojú fún yín tó ta ló ń yan gọ́fmẹ̀ntì tí wọ́n kó wá ta ló ń yan gọ́fmẹ̀ntì lọ́balọ́ba ta ló ń yan gọ́fmẹ̀ntì amúnisìn kò sẹ́ni tó yàn wọ́n. Wọ́n yanra wọn wá nítorí pé kí ni àsìkò ìgbà tí wọ́n yanra wọn wá yẹn ni wọ́n ti ní agreement yẹn àsìkò ilẹ̀ ti kọjá lọ àsìkò àwọn ọmọládé láti rí pé a ti declare orílẹ̀-èdè wa ta ti the sovereign nation ta ti the sovereign people ẹ̀tọ́ wa láti gba ẹ̀tọ́ wa padà láti gba ohun ìní wa padà láti gba ìṣe wa padà láti lè darí ara wa padà.
sọwọ àwọn ọmọ nílùú. A ní láti bẹ̀rù ẹnì kankan, ṣùgbọ́n láti bẹ̀rù Elédùmarè tó dá wa, tó fún wa láwọn gbogbo ẹ̀tọ́ yìí, tó wà ní ìkọ́lẹ̀ fún gbogbo wa láti rí ní àgbáyé, ó wà ní United Nations Charter, ó wà ní gbogbo òfin àgbáyé, bẹ́ẹ̀ ni òfin àtọ̀run wa tọ́lọ́run fi dá wa ní ẹ̀yà kan, ní èdè kan, ní ìṣe kan, oúnjẹ kan àti ìtàn kan. Òun la fi ń ṣàlàyé fún wa wípé gbogbo àwọn orílẹ̀-èdè pátápátá tó wà èdè kan náà fi ń mọ́ra wọn sí orílẹ̀-èdè sí nation, àbí kò yé wa? Bẹ́ẹ̀ náà la jẹ́ ọmọ Yorùbá, a ní èdè kan, àṣà kan, ẹ̀yà kan la jẹ́. Ṣùgbọ́n tẹ bá wo Nàìjíríà tí ò kí ń ṣe orílẹ̀-èdè, wọn ò kí ń ṣe ẹ̀yà kan, wọn ò kí ń ṣe èdè kan, bẹ́ẹ̀ ni wọn ò kí ń sọ oúnjẹ kan náà, wọn ò dẹ̀ ní ìtàn kan náà, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn, wọn kò sọ wọn lórúkọ ni. So ìdí èyí, ibo wa láti ní adarí, kò sí ẹni tó lè yan adarí fún wọn torí pé kí ni wọn ò kí ń ṣe ẹ̀yà kan tó ń yan adarí fún ara wọn. Orílẹ̀-èdè tó bá ti jẹ́ ẹ̀yà kan, ìṣe kan, ìtàn kan, àwọn ló máa ń sọra wọn ní orílẹ̀-èdè, òun la mọ̀ sí nation, òun la mọ̀ sí country. Ìdí èyí, a ní àṣẹ, a ní agbára láti dára wa padà sí ibi tí a ti wá láti lè pẹ̀pẹ̀ tí Elédùmarè fi dá àwọn ọmọládé sí ipò wa, láti lè darí ara wa bó ṣe yẹ, láti lè padà sí gbogbo ẹ̀tọ́ ara wa, láti gba gbogbo ẹ̀tọ́ wa padà lọ́wọ́ àwọn amúnisìn àti àwọn irinṣẹ́ wọn, àwọn ọ̀bàyẹ́jẹ́, láti lè rí pé àwọn ọmọládé ẹnu wa kò sójú kan, a gbé agbára wa padà sójú kan, a sọ̀rọ̀ wa di ẹyẹ kan, a di orílẹ̀-èdè kan. A gba ogbon ẹ̀tọ́ ẹni wa, a lè láti ṣe adarí lórí ara wa nìkọ̀ọ̀kan. A dúpẹ́ lọ́wọ́ màmá alẹ́ kan, ṣe bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ lórí àwọn gbogbo àwọn adarí wa àtàwọn aṣojú apá pátá. A dúpẹ́ o, àmọ́ lóore.

0: ẹ̀yin wá ń wùwà sí àwọn ọmọ aládé nígbà tó jẹ́ pé bèbí anílà wá ígòtì tẹ́lẹ̀ tọ̀ kó tún di lọ́la kẹ́ tún padà dé tinubu ẹjẹ sì kẹ́rì nígbà náà ọmọ yorùbá ò ṣe lórí rí ọmọ yorùbá ní wàá fẹ́ṣẹ̀ lórí ikú ló máa pa gbogbo yìí àjàbí lóbìnrin bá fọ nǹkan oṣù àfọ̀dànù ni ayé yìí máa parẹ́ ayé yìí ò ní ṣẹ́tù ayé yìí ò ní níbùkí. Ayé yìí ò ní láyọ̀ kò ní rí dùnú kò ní rálẹ́ kò ní ràárọ̀ kò ní sọ̀sọ̀. Gbogbo ọ̀gbà tí ayé bá jẹ́ ayé báyìí tí òun bá yọ lójú ọjọ́. Ibi bàbá bá yín ni àfi tí ojú ọjọ́ ọ̀bá yọ nìkan ló kù. Tí yín ò ní da láàárọ̀ kò ní da lọ́sàn-án kò sì da lálẹ́. Ayé yìí ò ní da gbogbo ẹ̀yìn tá a bá ọmọ Yorùbá débi tó dé lónìí. Ẹ ní sórí retí ilé tọmọtọmọ.
1: Ṣàǹgọ́ olórí burúkú ọmọ gbogbo nǹkan tó bá fi owó ilẹ̀ Yorùbá ṣe pátápátá la máa gbà padà lọ́wọ́ wọn. Ó lè ní wọ́n, ó lè olórí burúkú ó lè ní wọ́n. Gbogbo ẹ̀ pátápátá la máa gbà. Kò sí wàhálà, lọ́jọ́ máa bá bọ̀.
0: Ọ̀pọ̀ ayé ìran lọ Yorùbá jẹ́. Yorùbá ń bèrè fún Bòjí, ẹ tún ká ìbòjí ìwọ̀nba tó kù lórí wọn padà. Ṣé mo yẹ àwọn yúùtù tẹ ti bàtì wọn jẹ́? Ṣé mo yẹ yúùtù tẹ ẹ̀jẹ̀ oníṣẹ́ mọ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ yúùtù tẹ ti jẹ́ kí ilé ẹ̀ dẹ̀rú tí ò níyàwó ńlé mọ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ ẹni tó ti lùsí iṣẹ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ ẹni tó ti kú? Adéorí Akin, fámílì ẹ̀ ò lè gbàgbé ikú oró tẹ jẹ́ kọmọ lọ́mọ kú lọ́jọ́ tabọ́ sọ lórí Yorùbá ní sánánánà. Saheed ọmọ Bọ̀tánkán. Tẹ̀lọ poison ẹ̀ tẹ̀lé lálé pa lórí Yorùbá ní sánánánà. Ọjọ́ kan. Ṣé mo yẹ àwọn tó dìde tí wọ́n sòótọ́ tẹ yà níwèrè? Ikú forí jìjọ ní lísì wọn lọ́wọ́. Ògún ló máa pa gbogbo yín. Alálẹ̀lẹ̀ Yorùbá ló máa fẹ̀jẹ̀ gbogbo yín wẹ̀. Àkọ́kọ́ akọ nílẹ̀ Yorùbá àkọ́kọ́ abo nílẹ̀ Yorùbá ò ní jẹ́ mórí délé. Tọ́mọ́tọ́mọ́ tí gbogbo ń tẹ jẹ́ láyé. Ṣé mo yẹ ọ̀dọ́ tẹ báyé wọn jẹ́? Ṣé mo yẹ ọ̀dọ́ tó gbé nǹkan jẹ nítorí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ àwọn tó gbé nǹkan agbára mi tẹ ilé kọ́ lọ jẹ̀fọ́ kọ́ lọ jẹ ewé kọ́ lọ jẹ gbò tí wọ́n gbé mi tán tẹ dojú wọn bọ́lẹ̀ tẹ kojú wọn sórùn alẹ́ tó jẹ́ ohun tí wọ́n gbé nìyẹn ló ṣekú pa wọ́n lónìí torí ìfẹ́ tí wọ́n ní sí ìran wọn torí wọ́n gbà yé gbọ́ pé sọ pé ó yá ọmọ aládé ẹ dìde. Ẹ lò mí nǹkan tí ò mọ ọ̀rọ̀ ẹ̀ ó gbé mi torí ẹ̀. Torí hope tẹ rò pé fún wọn tẹ sọ fún wọn pé ọ̀nà àbáyọ rèé. Oko Fili ṣe mo yẹ èèyàn tẹ padà nù. Ṣé mo yẹ àwọn ọmọ ọlọ́mọ tó da láàbọ̀ ara lónìí tó jẹ́ pé ipasẹ̀ Oko Fili yẹn pé padà tí wọ́n máa padà sílé nìyí lásídẹ̀ǹt. Àwọn bọ́ìsì mẹ́rin kan lọ́nà Abẹ́kúta nígbà tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe rálì Abẹ́kúta làwọn bọ́ìsì yẹn. Ìkọnu wọn kú kò jíjí. Mẹ́ta tó kù ní wọn ló da láàbọ̀ ara lónìí o. Sunday ọmọ Adéyẹmọ. Bómi bá balẹ̀ ó máa nípa ni. Bàtẹ́fẹ́ bá fi akànjú oko lára. Ọjọ́ kìí yọ kó má kàn tàbí. Èyí tá a wí lónìí. Àdàbí tó bá jẹ́ rọ́la pamọ́ ẹ o. Ìṣẹ̀dá ẹ máa gbọ́ ẹni tó nílẹ̀ ayé tó lọ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Àdàbí tá a bá purọ́ mọ́ ẹ. Ta purọ́ mọ́ ìṣẹ̀dá ẹ. Àdàbí àyàfi tó bá jẹ́ pé tí mò ń sọ yìí rọ́la pamọ́ ẹ. $72,000 tó gbà fún security ilẹ̀ Yorùbá. Sẹ́ńdì ọmọ Adéyẹmọ. Ògbójú ò lè kó máa gbọ́. Ìṣẹ̀dá ẹ ń gbọ́ èyí tí mò ń sọ yìí. Torí pé kí ni Yorùbá sọ wípé ẹjọ́ la máa ń bá ògùn rò. Ẹjọ́ la máa ń bá ògùn rò ká tó lò ó. Tó bá jẹ́ irọ́ ni àwọn ọmọ Yorùbá pamọ́ ẹ. Tó bá jẹ́ pé irọ́ la pamọ́ ìṣẹ̀dá ẹ. Wípé ògbówó ìwọ àti Ṣọlá kò gbọdọ̀ kú. $72,000 tọmọ aládé kọ́kọ́ dá fún owó òmìnira kan. Tó o gbà. Ó ń bẹ lọ́wọ́ ẹ o. Gbogbo owó tọmọ aládé dá. Ká tó dá $72,000 yẹn. Gbogbo owó tí gbogbo orí kọ̀ọ̀kan dá láti ìlú òyìnbó. Owó tí orí kọ̀ọ̀kan dá gẹ́gẹ́ bí group by group tí wọ́n fún ẹ ní oṣooṣù. Á bèrè lọ́wọ́ ẹ. Àdàbí àyàfi tó bá jẹ́ pé rọ́la pamọ́ ẹ. Á bí ẹ̀jẹ̀ ní àbí ogun ilé ẹ gbogbo igi to ba wa nule opata adabi ma bi won a bi awon omo eni bi kibi to ba wa tori pe kini ko si bi to wa laye ti won ni te ile adabi te se won o ba de ori ile ni kan loku adabi ti o ba si ase oro lodo mu fi gbe iye aye ro ni kan loku adaba igi abi ye kilo pe olori buruku aki toye adabi aya ti to ba je ohun to fo ma lade so ohun le se fo ma lade sata e guri bi do adabi to ba je ohun te fo ma lade so le se fo ma lade gbogbo eyin te bura te fogun bura te fi ode sinu omi te bura fun yoba ati gbogbo media yi to yin bobu ni be ati gbogbo eyin te jade te bu mama mojuko ni ti adabi aya ti to ba je lori oto te se adabi aya ti to ba se ife eyan kan soso le ti doju iran yoba bole Olorun to ju yin lo ohun lo gbe ile Yoruba duro ki sagbara eniyan tori bi Olorun fun lare o ba lowo si koni si ohun to nje koni si ohun to nje Democratic Republic of Yoruba sugbon tori pe Olorun fun lare lo ni o ri be Olorun lo pe be o se eniyan lo pe be tori bi Olorun o ba confirm mu e o le wa se bo se ko si agbara enikeni to se Olorun ni ko soso ni ti o ba nso pe lo pe olorun ibi te fe gbe omo aladede ibe le jade te confirm lo ni wi pe ko omo alade tu wa tele tunubu ka tu ma ba yin bobo ka ma bobo yin wo gbe lo ah ka bi esi olodumare eyin to iran lai omo alade eyin to iran yoruba to ege ile yoruba e to mi le yoruba to tete le yoruba to igi le yoruba e to ewe le yoruba Eto irawo ile Yoruba Begun ba yoru hawo Balala pople gbogbo igi lo ma pa lolo Adabi aya ti to ba je un te bo ma lade so le se to ba le to sibe Omi ni ile ni afefe ni irawo ni osuka ni igi ni ewe ni koriko gbogbo n Olorun da pada to wa ninu aye ile ma bi adabi to ba je pe apuro omo ile ga yin ni kan loku sugbon ta ba paro omo yin to do to la so gbogbo yin patapata koda ko je 1 naira legba lowo omo alade ko je sisi legba lowo omo alade gbogbo yin media te bota te gbowo omo alade e ba gba dain e ba gba sisi e ba gba toro e ba gba kobo te so fun Yoruba ipe ran Yoruba ma jade kuro loko eru te wa gba owo iran Yoruba tan te wa boju weyin te ni kini iran Yoruba le se fun yin ah adabi to lawo oba ifa silaye ni kan loku adabi te ni to laye ati eru to ba kuro lori ise ni kan loku lati iseju yi lo mo pa lase ni to ba je pe lo pa lo ro lorun so wi pe ebere mi yo ti fun yin mo fi ase wakati yi mo fi ase iseju yi mo si fi anu to sile ku koko re je ni mo fi bere lowo eni to laye to lorun wi pe gbogbo yin patapata idajo to ye yin ewu to ye yin te ma tu mo wi be yo ki to iran Olodumare oba to ni eda o gbogbo ba wa yo si ile onikaluku won bayi ko ba wa pile won lowo o ko ye won ni o ki se ta wa bere e to to ta si lo gege de ni to ba to iran Igi to ma n ja eni to ba te iran ogun to ma n sele si eni to ba te iran ete to ma n sele nile eni to ba te iran ati eku to ma n tele eni to ba te iran Olorun o ati eni to gboju sita ninu won ati ti o ti gboju sita ati to n se labele Olodumare o ya pe ireye pe kari won ibatuje to ma n sele si eni to ba to iran pe lo sile gbogbo enikeni edakeda okunrin ni obinrin ni onile ni alejo ni ati to gboju sita ati to gboju sita ati to nse labele ati to nse ni koro ati to fojujo re to fi eyin ba ti iran Yoruba je gbogbo won patapata ati gbogbo ile abaye je to pera won loba ati joya ati gbogbo gomina gbogbo eni keni to je ijaba lori iran Yoruba gbogbo eni to so fun omo Yoruba pe Olorun yin da eni keni to so fun iran Yoruba wi pe awon ma se ko si se ni to le bi awon Olorun o tó ní ilẹ̀ Yorùbá bá wa máa bí wọn láti wákàtí lọ. Máa bèrè ẹ̀ṣọ́ nínú ilé wọn nínú ayé wọn máa bèrè ẹ̀ṣọ́ lórí àwọn ọmọ wọn. Máa bèrè ẹ̀ṣọ́ lórí gbogbo tó bá múnú wọn lù. Máa bèrè ẹ̀ṣọ́ lórí gbogbo tó bá fọwọ́ ọmọ Yorùbá ń ṣe. Ilé náà fi kọ́ ni bèrè ẹ̀ṣọ́ lórí ẹ̀. Ọmọ náà fi tọ́ ni Ọlọ́run bèrè ẹ̀ṣọ́ lọ́wọ́ ẹ̀. Jẹ́ kí ó jí ẹ̀ṣọ́ kó bẹ̀rẹ̀ sí ní fẹ́ lu gbogbo ilé ẹnì kọ̀ọ̀kan wọn. Gbogbo ẹnikẹ́ni ni mo pè. Gbogbo ẹ̀dá kẹ́ga ni mo pè. Àti gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé tó fi ìran Yorùbá sínú ìpayé kẹ̀kẹ́. Tí wọ́n fi ìran Yorùbá sínú ìdààmú àti ìpọ́njú àti àyíjà èyí mu. Tí wọ́n fi ìran Yorùbá sínú ìpọ́njú. Tí wọ́n fi ìran Yorùbá sínú ẹkún. Tí wọ́n fi ìran Yorùbá sínú ìjìyà. Tí wọ́n fi ìran Yorùbá sínú àìnífọkànbalẹ̀, àìláyọ̀, àìnísinmi. Tí wọ́n fi ìran Yorùbá sínú gbogbo frustration tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àti gbogbo orílẹ̀-èdè pátá tó ń jẹ nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Tí ojú sì ń kọ́ àwọn tó ní ẹ̀tọ́ yẹn tí wọ́n láǹfààní sí. Ọlọ́run o, àtẹ́tẹ́ ẹ̀sánjọ́ máa fẹ́. Ìjì ẹ̀sánjọ́ máa fẹ́. Bí ìjì bá ṣe ń jà wọ́n, afẹ́fẹ́ máa mú wọn. Bí iná bá ṣe ń jó wọn, kí lè máa gbé wọn mì. Omi mo pè ọ́. Torí o kì í gbàbọ̀dẹ̀. Mo pe iná. Mo pe omi. Mo pe afẹ́fẹ́ mo pe ilẹ̀. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè báyìí. Torí pé a kọ́ wípé bẹ́ẹ̀ bá gbóhùn ẹ gbọ́dọ̀ ṣí àyàlẹ̀. Àṣẹ ni látọ̀dọ̀ Olódùmarè. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ kó wọn lọ́rùn. Afẹ́fẹ́ kì í kọ wọn lọ́rùn. Bẹ́ẹ̀ ni iná kì í kọ wọn rún. Omi kì í kọ wọn lọ́rùn. Ilẹ̀ ò sì gbọ́dọ̀ kọ wọn Olódùmarè. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin mo pè yín báyà. Ẹ di ìjì. Ẹ di afẹ́fẹ́. Ẹ di omi. Ẹ di iná. Ẹ di agbára. Ó yẹ kọjá lọ. Gbogbo ẹni tí ò jẹ́ kí ìran Yorùbá nísìnyí. Ọmọdé ni tàbí àgbà. Onílé tàbí àlejò ni. Gbogbo ẹnikẹ́ni tó fi ìran Yorùbá sí ipò tí ìran Yorùbá wà lónìí. Orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tó fi ìran Yorùbá sí ipò tí ó wà lónìí. Ìdílé kí ìdílé tó fi ìran Yorùbá sí ipò tó wà lónìí. Ó yá afẹ́fẹ́ lọ gbẹ̀san. Iná lọ gbẹ̀san, omi lọ gbẹ̀san, ilẹ̀ lọ gbẹ̀san. Afẹ́fẹ́ yá kọjá lọ kó lọ gbẹ̀san bẹ̀. Iná lọ gbẹ̀san, omi lọ gbẹ̀san, ilẹ̀ lọ gbẹ̀san. Gbogbo tó lọ́rùn lápáta, ó yẹ lọ máa gbẹ̀san. Ṣé ẹ wá rí gbogbo àwọn tí wọ́n gbà owó ọmọ Yorùbá? Tọ́rọ ni wọ́n gbà sí kọ́bọ̀ ni wọ́n gbà ni. Ọlọ́run o, gbogbo ibi tó bá wà, ọwọ́ agbára tí ò ṣe dá dúró. Ọlọ́run máa fà yọ jáde. Ẹni fowó ọmọ Yorùbá kọ́lé. Tó bá padà ń sọ fọ́mọ Yorùbá pé báwo ló ti jẹ́, a ò ní ráìtì láti bèrè lọ́wọ́ àwọn. Ẹlẹ́dàá ìran Yorùbá o, mo pè ọ́ ni, torí pé kí ni? Bí ọmọdé bá ṣáàdì ọgbà, ọgbà máa ń gbà ni. Mo pè ìwọ Ọlọ́run tó láyé tó lọ́run. Àyìnyìn tó ọba tó ń jẹ́ èmi ni, ọba tó ní ẹ bèrè. Ẹ pè mí èmi yóò sì dáhùn. Mo pè é tàṣẹ Olódùmarè. Kọjá lọ sí ìdílé gbogbo ẹni tó gbowó ọmọ aládé. Kọjá lọ sí ìdílé gbogbo ẹni tó jẹ nínú ìran ọmọ aládé. Tó wá padà ń tọ ìran ọmọ aládé. Tó wá padà kọjú ìjà sí ìran ọmọ aládé. Tó wá padà ń ṣe fídíò tí wọ́n sọ fún ìran ọmọ aládé pé kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn tí àwọn ṣe gbé. Ọlọ́run o, tó bá jẹ́ pé lóòótọ́, ẹ kì í sí nídi àbòsí láti ìṣẹ́jú ilẹ̀ Ọlọ́run. Jẹ́ kí ayé wọn kó di rúdurùdú kí ilé wọn máa dàrú kọ́ dẹ̀dẹ̀ wọn máa dàrú. Jẹ́ kí ìdààmú tí ò tí ì ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé rí jẹ́ kó wọlé wọn lọ. Tí gbogbo ọmọládé fi mọ̀ pé yes, ìdájọ́ Ọlọ́run ló dé yìí kì í ṣe tèèyàn. Àdàbí àyàfi o, tó bá jẹ́ pé irọ́ la pamọ́ wọn. Ṣùgbọ́n tá a bá purọ́ mọ́ wọn, ọkùnrin ni wọ́n ni, obìnrin ni wọ́n ni, ọba ni, ìjòyè ni, afọbajẹ ni, pásítọ̀ ni, àáfàá ni, ẹgbẹ́ ni, ìgbìmọ̀ ni, sòsáyẹ́tì ni, orílẹ̀-èdè ni, ọba ni, ìbáàgẹ́ pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè àgbáyé pò pọ́npọ́n wọn pátápátá. Ẹ̀sọ́ táwọn ọmọ aládé fi mọ̀ pé yes, ìwọ Ọlọ́run ló ní ẹ̀sọ́ lọ́wọ́, Ọlọ́run wọlé wọn lọ́lọ́ gbẹ̀san. Ọlọ́run wọ ìṣẹ̀dá gbogbo ọmọ aládé tó kú torí pé kí ìran Yorùbá ó lè bọ́. Ọlọ́run wọ gbogbo àwọn yúùtù tí wọ́n ti fẹ̀mí wọn sílẹ̀. Tí wọ́n yẹ kó kú kò jìjì tí wọ́n kú kò jìjì torí pé wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wọn nílẹ̀ Yorùbá. Ọlọ́run wọ́n la gbogbo àbí àmọ́ tó sunkún lọ́wọ́lọ́wọ́. Wọ́n la gbogbo ìṣẹ̀dá tó wà nínú ìdààmú wọn la gbogbo yúùtù tí wọ́n ti ṣàkóló tí wọn ò mọ̀nà lé mọ́. Ọlọ́run wọ igbe gbogbo àwọn abiyamọ. Wọ ìrora abiyamọ Olódùmarè jẹ́ kí ẹ̀ṣọ́ kó máa ké nílé gbogbo àwọn tó tọ̀nà Yorùbá. A ò mọ̀ wọ́n tán ìtọ́ bá jáde nìkan náà la gbọ́. Ṣùgbọ́n gbogbo pátápátá la mú wá síwájú ìwọ Ọlọ́run. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ. Ó ní bí ara bá ní ara ni iwo Olorun na oro re o yi pada oba to ni ile aye omo lade bere fun esan indigenous of Yoruba bere fun esan adamo nile a bere fun esan lori gbogbo eni to pele ni Yoruba to pa awon omo lade lori gbogbo eni to pele ni Yoruba to food to boji awon omo Yoruba mole lori gbogbo eni to pele ni Yoruba to si nwuwa ego fun iwo Yoruba ati gbogbo eni to pele ni Yoruba to soro alufasa sinu Yoruba gbogbo won patapata adani waye e lo gbeson lara won adabi aya fi ta ba ku romo won o tori gbogbo en to sokoko ni waju eda kedere ni niwaju iwo Olorun to ba wa ri be gbogbo won patapata ma je mu ni lato ni olodufare bo ba gbeson gbogbo oduro oba to laye to lohun be o ba gba eso e gbogbo da wa duro idi eso ejo ma fe asese eso ejo ma fe orun eso ejo ma ran ilepo eso ejo ma si ona eso ejo la fun gbogbo won ki won ji sinu ko to aye ki gbogbo eso Yoruba o foju ri ba ka gba pe yes iwo Olorun lo nto lo nbe laye to ba je pe lo ta le nbe ni ito Olorun ta si ni kuro nibe Olodumare gbogbo agbara te fi je Olorun e fi lo gbe so lori gbogbo won gbogbo enikeni to ba wa so pe ita wi loni to ba lohun fe yi pada fun won abohun ni bi to n fe re si abohun ni un to n fe se si ko ma sele Olorun o ogun to ju agbara won lo Olorun jo de ba gbogbo won ori be o se be asegun asegun asegun ati so fun yin ti pe aleyin lo ma ma fi rayin se leya oba la de je ri be Olorun o n salabo si ani fun ra ara yin le ma fun ra yin lo buje iwo ogun ribi jona iwo to je ko ma nsukun ni iwo ni wa jade to wa polowo Tinubu ah bi Tinubu se seleya ni gbogbo eyin te sise fun Tinubu se ma ma seleya koni yi pada o baba o egbo wo soke
2: e ku ile o ke da ku ke ku se ku se ku ja ki a ti gbogbo ma lade le kan si ade ku eto yi ade ko si ko yi a se ri gbogbo Da ataja atopolo atalangba atologbo ti gbogbo ateku ateku tele atanya ti gbogbo won jade lato losun yen ati mo pe won ma se be ati expect won kan jade na so gbogbo ma lati to wo si e se mo bere le so wo tun yin e mu da so wo si tori ti asiko ba to asiko ba to gbogbo radarada won gbogbo awon radarada ta ri won pata la ma wa ti awon na ti mo se pe gbogbo nkan ti won ko oruko ara won si tan yi tan yi tan yi yen ba na se pe se won ti fe lule ni oke na ta ibi ti bi ta tu ti jale won ko oruko won si many things ba o la won ti se fe se ta ti won o ti ba won ba se ti won o ti baje bayi gbogbo e lo ma fopo
0: Sebo to nse won sin baba wa sebo to nsele ni isin baba wa checking gbe yin debe sebo to nsele Tinubu ti mo pe loke lohun o ti wo o wa so pada wale ohun la won lori buruko se nse ipolowo oja fun le ohun la se nse ipolowo oja fun to ri gbogbo property ro Yoruba to ti gbe oruko e si so lati le keep o le to ja iro Yoruba yen ohun la won se ba ta ti fa se polowo oja o iku lo de ma pa gbogbo won adabi to ba je pe gbogbo ti Tinubu ko ye Tinubu lo ni egbe o soke
2: awon ti mo tun ti amọ lade ba ti te tupo ke de yan o ti ko le ohun o le koko bo ke de yan ma tori a ma be ah gbogbo amọ lade to Olorun ti sa opolopo eyan ko lo Olorun ma lu to Olorun ti sa to ti ko si to ti ba won so to ti ko tan ti wa mo bayi iyo ma lade be l'Olorun ni lo kiru ma lade be yen ma mura teri gbogbo awon were ti won kuro loju kan tan reti kan ki won kaabo tan gbe okuta sori na tan se tebi pa won tan gbe awon eyan kan wa jeun gbogbo awon won yen oju kan tan wa yen be na ma jera si won o ni sori re tori ro a iran a ni ti o ni lo siwaju o ki sori re Our third only story, the story pay. What time, me a re, not to say be so dindy re. The story pay, on bow, Lucy, Lucy said. On this of all, and your bubblebeck on it, daff, or bubble, you take para for you. Tell them, Mamma told dindy, and uncle named daff, and bubble, yeah, or need show
0: read it.
2: I tell you that Joko sorry media tell me by Lemma she lost CIC and lost in UN. Emma collect us if it I will need surely the code name that for me. I have fee to buy the port on Lenso. I have fee to buy the be on my ladder she might possibly talk when she set up. I have fee to buy suit in the car. Nothing my dad for you. But you go down now. Don't buy shake it. Ko ni da fun e to ba se ke wa ri pe wa ma lo si waju eni to se ke to wa lori media to so to n bo mo lade soro to n soro bi ko to lo n so oni da fun ye o ni sori re iye eni to n so ta ba wa ro ma je ni o ma soro to ba n so to e pe yan o se fun e wa sori re to ba je pe ro lo pa to de joko sibe lojo ojumo to n ta awon eyan o ni sori re to wa nbe ko le ma jeun ko le ma bo e bi ko le ma bo ara ko le ma gbadu ko le ma gbowo gbowo to gba yen aisan to ma je dele se to je pe owo yen o ni le ka ojo lo ma lo ma ko lo e je o ba ti ri be ko ni sele se aya fi to ba je pe ori o to lo wa gbogbo eni to bo sori media to n soro aya fi te ba gbowo lowo. Yeah. paro la so yin ma pon koni so fun yin koni wo fun yin e o ni ri ni joko e o ni rojo o ni raye bi aso se yin je tolorun alaye wa ni daje ni waju mi eyin oke tori olorun rin ninu temple re ewo emi lokan baba ni onifila ankop onifila eje onifila mu won leru se o ro pe awaye ma lokan wa Olorun si fi esile ko le sese ase ku igbeyin aye wa ri gbogbo kan to ko jo lona to won yi wa ri pe wa fi sile suddenly ta o ni ri e mo gbogbo awon mo to ro pe o ti korugo won si kini ikokan lowo yo ayafi to ba seke ayafi to ba se o le lo ja mo alade nikan loku ati wa ati dile afi ti o ba nso le lo ja o ma lade nikan loku ba wo fi laye ti e kire o ro pe o je lo ko je nibi kankan a mo yi pe bo se nje gba je moju pe igba to su sori timutimu alapata ni laye bi gbe aye e a mo sugbon ile to si wa ju yen lo na wa gbe e sita a wa fi ese si publicly ki gbogbo eyan le ri pe looto elesi olofo only baba gbegbe ko ma kowo fun won kan ma sa jade kan ma so bayi kan ma so bayi gbogbo nkan to ti ko jo padanu e tori ile yoruba lo ni ile yoruba ko sa torin wa kan tele wa gbe sa ye kini tele wa ma gbera ni jo gbogbo san tele wa ma gbera ni denubu family adopted child ta wa ko gbogbo nkan ti ile yoruba sako ele lowo to fe ku tori e awon omo to sonu lowo won gan ki lo fe kan se eyin o le oloju kokoro won won bi awon bileki iku to ma pa yin lo lohun fi sinu yin eyin Judas Iscariot tin kan te mo je yen owo te mo gba yen iku e le ma ku like ben so eni to duro tan congratulate gbogbo pe won ku orire gbogbo eni to duro tan tori won ma debe layo de ah ama debe layo gbogbo ma lade to duro sori otito tisho go ba pa igi a jare boni adegbaye ni ta de agbe adegbaye ni ta lopo gbogbo eni to ba jade to jade ani ida lo soko ko ma pada wa to gbo won wa lo pa bo layo gbogbo eni to duro ton pe ile yoruba yi nigba ta si ko ba to emi na ti mo ma se nkan to ye ki se mo ma se igbogbo eni be agbara olorun a di gbogbo won mu wa ri se olorun to ran mama wa lowo to lati ja ogun to tu eleyi be se so kiri yan lekan o to ni won fe mi si won fe mi se kini eni to gbera to fese kanle olorun wo pelu gbogbo security to se declaration to gbera to fese kanle pelu gbogbo security gbogbo to announce adele olorun o eni kan wa jade o ni kede kede kan se kede kan se kede kan se kede kan a ra papa ta pa je wuje we je gbogbo eni to ba tu gbogbo eyin te dide te ngu eni to olorun gbe dide to sise ayafi to ba je pe ro ni mama pa o ta fi debi ta wa yi to je ku o to le so nikan le fi ma ri ba ti se te ma fi rona gbigba ṣugbọn eni to ba wa ni ibole ere eyin ma gba lo orun la lo kondo n ba awon ọta tiẹ ana monitoga gbogbo ẹnu to ka ba so ẹnu ọka lo ma n ku si ọjọ ta kiremu to ba ti fẹ du sọlẹ bayi ọjọ yẹn lo ma n kanlẹ pa gbogbo yin tẹni mama yẹn o se kiri kan o se kiri to ba jẹ pe ooto ni mama sọ. Ẹ ṣorí burúkú láì. Tó bá jẹ́ pé rọ́ ni màmá ń pa ìgbà yẹn lórí burúkú ò ní ṣe ti. Tó bá jẹ́ pé òótọ́ ni màmá gbé dání látorí àṣìmú ẹlẹ́ran Mr. Engineer Microwave títí dórí gbogbo àwọn ajá tó ń tẹ̀lé tó ń tanra wọn jẹ́. Ẹ ṣorí burúkú láì kù torí ibi tá a dé yìí. À ń sọ fún yín pé tíṣàn kó bá pẹran á pa àpàlàyé àdékọ́lè mọ̀ kó òun ló ń pa. ọmọ aládé bá jáde lọ́tẹ̀ ibi gbogbo ibi tẹ́ kó àwọn àjèjì sí nígbà tí náà bá ṣáájú a kó gbogbo àwọn ọ̀tá ọlọ́run a kó wọn kúrò gbogbo ọ̀tá ọmọ ọlọ́run a kó gbogbo wọn kúrò ilẹ̀ aládé jẹ́ ti ọmọ aládé so gbogbo ẹni tó bá rò pé òun ṣe wèrè tó ń ṣe wèrè nígbà bá rí nǹkan tó ń pè ní wèrè gbogbo yín máa jádà gbogbo ẹrù jágbajàgba ara yín lẹ máa jù sọ̀tẹ̀ máa bá mi gbà lọ ọmọ aládé tọ̀tẹ̀ kọjá ipe ẹṣẹ kiri kan ẹyin tíá gas ẹyin ìbọn ẹṣẹ kiri kan nìkan ẹyin dáadáa o ìtú tó gbọ ọdẹ bá ń pa nínú igbó lọtẹ ẹ pa fọmọ aládé nìkọọkan aládé afẹ gba nǹkan wa kì í ṣe bí tàtẹyìnwá gbogbo ẹni tó lọrun ti kọ sí gbogbo ẹni tó ti múra gbogbo ẹni tó ti gbáradì gbogbo ẹni tó ní lọkàn gbogbo ẹni tó wákàn tó máa ṣe tó ní kóun ṣáàlẹ ṣe nǹkan kan fúnra ẹ ní gbogbo wọn ṣe ọlọ́run ti gbogbo wọn mú ọlọ́run ran gbogbo wọn lọ́wọ́ ẹni tó jẹ́ pé ó ti múra tán oore ọ̀fẹ́ okun àánú agbára ọgbọ́n tán nílò ọlọ́run dàlú gbogbo wa pátápátá gbogbo ẹni tó dúró kò sẹ́ni tó máa ṣubú gbogbo ẹni tó ṣubú wọ́n máa rì sínú ẹ̀rẹ̀ gbogbo ẹni tó mọ̀ ń fa àwọn èèyàn ṣubú ó máa wá rì sínú ẹ̀rẹ̀ tó jẹ́ pé gbogbo ayé ló máa rí gbogbo ọmọ aládé ló máa rí gbogbo àwọn tó farapamọ́ tó gbójú síta pátápátá lọ́lọ́ máa tú láṣìírí tí gbogbo wa máa rí ibikíbi tó máa dẹ̀ kù sí iná náà á wá wọn jáde tó gbogbo ẹni tó ṣe ń gbowó tẹ̀ ń jẹun lọ ẹ má wọrí ìṣẹ́jú kan ni mariam dẹ́tẹ̀ ó dẹ́tẹ̀ ní tó kú fún bí ẹ̀gbọ̀n ẹgbẹ́ orí ọmọdé nígbà tí ara bá sán pa yín àìsàn tó máa dé bá yín ogun tó máa dé bá yín gbogbo owó tẹ̀ ń gbà ò lè gbọ́ wàhálà tó ń dójú ti owó gbogbo ẹni tó ń tan ọmọ aládé láti orí owó ni kókó títí dórí gbogbo àwọn tó sì ń tan ọmọ aládé báyìí wàhálà tó ń dójú ti owó òun ló máa jẹ ìpín yín látàlẹ́ ẹ lọ àyàfi tó bá jẹ pé òótọ́ lẹ̀ sọ tẹ́ ẹ bá sọ òótọ́ ẹ níṣòro pé irọ́ lẹ pa ọmọ aládé tẹ́ ń tan ọmọ aládé tẹ́ ń gbowó ọmọ aládé tẹ́ ń